ọ̀rọ̀ fọ iná wú tiẹ́ mi wọ̀ mẹ́fà tí ọmọ bíbí sọ́sọ́ àkọ́ sí ìwé ọmọ bíbí sọ́sọ́ àkọ́ sí ìwé yíyé sírí o kẹ́sì náà kásá bẹ́ẹ̀ bíbí sọ́kúrẹ́ yẹ́ mẹ́sẹ̀rẹ́.